0: tọ́rọ́ mi tọ́lẹ̀ ìtọ́pẹ̀nú mi ó tọ́pẹ̀nú mi kákà ó dọ̀ fm 104.3 kó dọ́nù wẹ̀ kẹtẹ̀ tọ́pá tán ṣe pé lọ́sìn rẹ̀ mi lè kì í mẹta dàbí tọ́wẹ́ mẹ́rin ọmọ jíẹ́ mímẹ́ mi pẹ́lẹ́ lọ́wọ́ tọ́pẹ̀nú mi mẹ́rin ọkọ̀ gúdọ̀ tán lẹ́yìn mímẹ́ lọ́wọ́ bẹ́ẹ́ tó mẹ́ fi lẹ́wọ́ mi lọ́wọ́ pé tán tó ń lọ kúrò pé mi tán lẹ́wọ́ fi débo ẹ̀mí de lọ́wọ́ bẹ́ẹ́ tó mẹ́ mi tó pé tán nú mi mi tó pé nú mi tẹ́jì ó dọ̀ ayé ọ̀hán wà fọ́ mi tó ń pokọ́ mi tó kú dáhùn nù máa o mi tó kú ní ìdè ìdèjì tán ewé tún lè nánú gbọ́n bó yán lọ kúrò pé mi tán lẹ́yìn kí ṣe mẹ́wàá mi sọ́dá lọ tán mi gbónú jùlọ tán ní wíwá wíwá ẹ̀rọ tó tó pé dáhùn wíwá ẹ̀rọ tó tó pé pẹ̀lú mímẹ́ ìmẹ́ ló gbọ́dọ̀ pé gbé bẹ́ẹ̀ lọ́sọ́ mẹ́rin lọ́sọ́ chìtè àlò fídíẹ̀ fídíẹ̀ mi dé à àwa kan mẹ́ gbọ́jọ́gbọ́jọ́ ní máa ti inú mi o mímẹ́ ìmẹ́ gbọ́dọ̀ àṣìṣọ́nà kan lẹ́ tó tó mi tán lẹ́ bẹ́ẹ̀ náà gbá lọ́nù tó tó mi tán lẹ́ yìí mi tó pẹ̀lú mi bímẹ mi hàn mímẹ́ déèbù à mi tó òsín kan mẹ́nu mi gbọ́dọ̀ jọ́rọ̀ máa tán ní wíwá kàn hó ẹ̀mí dé à mi ní tún lọ bẹ tẹ ẹ̀mí dé mímẹ́ ìmẹ́ ló gbóná bọ bẹ́tẹ̀ tọ́nú mi lẹ́yìn ló mẹ́lẹ́ lẹ́tí hàn ìràn tó sìn bó tó sìn bó tó sìn bó tó sìn bó kúyọ́ gbé nánà ìyànnú yìí máa nà wà tọ̀rọ̀ tán yẹ́sí sẹ́ náà kòkó yìí ìràn múnú kúrú jẹ̀nu o bóná tùnú hùn bóná tùnú hùn bóná tùnú lọ mí jẹ́rẹ́ dàgbé wẹ́yìn bọ̀ mí nà wà ló pẹ̀ mẹ́ wà dàgbé gbónú máa wò ọjà lọ́nà wọn ní tónú ẹ̀ déédéé jìtàn akáró yányá wà ẹ̀ déé jẹ́ agbọ́n tó lọ máa wọ ọdún kẹtàn sọnù ẹ̀ bọ́ ndébù tán ló gbẹmẹ́ à ló àdùn àwọn tó gbẹ ọ́ àná sù àdùn tó gbẹ ọ́ àná sù ní àdùn tó gbẹ ọ́ édú pàdán à ní ètò ọ́ ẹwà ẹ̀nà yá mọ̀fẹ́ tó rọ mí bolo bó kó jẹ́pọ̀lì bó bí ọ sọ́kẹ́ ọ̀hún fótó fínà wẹ̀ sínú gbẹ ọ́ mìíràn fún mi náà sọ ayé mi tán lẹ́dẹ́ tí bó dọ̀ nù lẹ́yìn nù bá tó ń bọ̀ wà lẹ́yìn nù bọ̀ ayé tó e dọ̀ nùwẹ̀ dọ̀ máa bolo o bá ka tẹ́pọ̀n ló bó bolo yọ ẹ̀rọ fún ẹnu gbọ̀ngbọ̀n ajẹ́pọ̀lì bó bí ọmọ ọdọ ní sọ́kẹ́ mi ẹni lẹ́yìn ọdẹ gbẹ̀yìí tó àlọ́mẹ̀ lè yọ ẹnu sọ́kẹ́ yà mẹ́ ní owó ẹ̀mí náà pọ̀n tó ọ́ máa wù tọ́ ọ́nà sọ́kẹ́ mẹ́ máa wù fi ọ́nà sọ́kẹ́ mẹ́ pàtọ́ngọ́ ọ́nà sọ́kẹ́ mẹ́ à máa wù tọ́ ọ́nà sọ́kẹ́ mẹ́ máa wù fi ọ́nà sọ́kẹ́ mẹ́ kúlọ̀ ẹ̀kúlọ̀ mi mẹ́ eyín mi dẹ́ ẹ́ sún ẹ pọ́n òsún tabo yìí ká òun nùnú tí mọ̀ ọ́n mi lè nù pọ́n dọ̀nù ẹni o bó mọ́dọ̀ mi jírílẹ̀ yẹ sísẹ́ ọ́n pẹ́ ọ́ ẹ̀ pẹ́ ọ́ kọ́nà sọ́kẹ́ mẹ́ à mí kẹ́kẹ́lẹ́ gbónú dàgbé wa ní sùpọ̀ dàgbé wa ní gbẹ̀sán mi tàn pí mí tẹ́lẹ̀ wíwá bóra lọ́gún tó pẹ́ yí wẹ́ ọ ní má chì ń tí lọ́gún mi o nú mi ló wíwá ẹ̀ bóra lọ́gún tó pẹ́ yí wẹ́ ọ ní má chì ń tí lọ́gún mi o eyín pẹ́ ọ sì tonú mi po wọn ńlọ kó dé sọ́ọ̀hù gan mọ́ hàn nú má wà jalọ́ náà sì ná fúlẹ́wẹ̀ bó tún lọ mí jẹ́lẹ́lẹ́ lóye lọ wà nú mẹ́lọ ẹ̀mí kàdé ọdọ̀ kẹ́tọ́ sọ́ọ̀hù mi ẹ̀dọ̀ pọ̀lọ́pọ̀ sí i náwó abọ́nà yá lọ́gún tó pẹ́ gbèdé à pẹ́ẹ́dẹ́ sì ló pẹ́ sàn tó yẹn sí àná wà bọ́ mìíràn yá lọ́gún tó pẹ́ à ẹ̀dọ̀ pẹ́ sàn tó yẹn sí wẹ́nu ẹ̀bùrọ̀ nù wẹ́dá yìí ọ wẹ́nu ẹ̀bùrọ̀ nù mẹ́ à ní má chì ń tí dọ́gun nù ẹ̀dọ̀ pẹ́ sàn mi tọ́mẹ́ ẹ̀dọ̀ pọ́lọ́pọ̀ lẹ́ ọ ní má nù ẹ̀lẹ́ pọ́n dé inú mi o nù pẹ́ẹ́dẹ́ má ẹsẹ́ mi tọ̀tọ̀ hàn mi ká yàn xa eyàn xa tọ́ lẹ̀ ọ́ egun jẹ́ hàn yìí bọ́ yẹn náà hàn wẹ̀ ǹyà bí ọ́ mi sàn sàn ti ń pọ́n mu lọ dàgbé dagbe mi no wa kpon mi do wi wa kpon mi wa dagbe o kpon nu gbe o e mi ma ko ton ale go si mi me de ma ko ton ale bo ko blo o mi ma so kan kin ta kin o mi lo ijibo a do ene ko ro fine devo ni ma je ji o devo ni ma je ji o kpon je mi o mi e ni won mi bo kenkle bonu dagbe o ewa ma no me mi wa na je tantan je o e emi na me mi ton je mi na wa na o me a ma ton a wa na wa na bo me ne fon na ro ye kha no we do e yon nu e o e na yon ni won na lo ba na gbe do we gbe dia bi mo no kun je me e ka i me a ton a we o be ro ku do ton me a le blo me no a ma le blo a e kle do me le le do we bodo ya ji we ba ma blo ale o era le second ton no de wa pe o blo blo dandan bo blo podo wanyin pan blo podo wanyin pan no ma blo podo wanyin pan o ma wo ton sin do no kan to ayi mi ton le me won ma wo ton ma lo o wa dagbe kaka do dagbe o wa re po ma te ba ku lo o ma o ni to ku ton we e ka ja ku donu egbe o awa ji je o eno yi e ja ku to e je ku donu we ji o ah a mo lo nle ye kan ho po won le no je titan ji won je titan ji mi wa ya lu ku e me de di ale lu ku ton sure mi e do mi je no a husu e no a husu gbere le nu hundo di darun bi ebodo di do do mi chirele e wa dagbe mi lo dagbe o wa epo ni ma chin ti do nu mi o asi wa dagbe nu gbe gbe to egbe bo so so a ba po pa do a e o ma do ko de bu to fini o gan ene o me o adona blo nu ayi to e do blo hun blo je we ayi to e ka gbe nu o hun e je ka ku le ne ayi ayi to e do ru e ba ma blo wa o mo e no go si ayi o me ame a no flin flin we e ta to ma ka blo ti ha e ta gbara e ba me o kaka lo bo blo chobo ayi to e be na fa me chele mi wa da pe po ayi mi to do nu mi pon de bo mi so kaka bo e blo nu me o ni ma chin ti do nu mi o tata ji na do nde fi do o mo nu mi no bo blo e po ma pon do awa ji je de wa ton nu e mi chobo mi blo e na yin li o wedu pe aja be bi odo na so do po no so to ohun so niyin bo do do po ma o mo si ma o de do we yo e mo me bo so ken ton we adu na ma no hano so ayi do ku no do hende me bo no vi to e ren to le do ya ji we yo ma o do ken ton so no we e ma o so we do ku no ada dala no vi to e le we an a da lo ren to we me amo nu a se do ku do pon bo se do ren to pe vi gogo ta nu o bo jo me de le do be do ya ji we yo e o nu vu se da bi o mi bo mi keklen mi tun mi de me do pon do pon ni tun we de bo tun nu do nu ku do mi tun mi de bo le tun nu do nu ku do kodan mi we ni eyi mi se itun mo mi san ba nfo me de gbede a ndele tin bo wa pe san mi to me yo mi na mo do mi chelele edo na je bo je we bo nu kwe so ke me o ka ro taji kwe so ke me o ni do taji nu bo we de le no fe bo no fe trili bo mi no sin ta foto nu aka je bi obi o ma oji o ina na we nu aka ton do nu gudo o ana ton do mi chelele mi do na soke ama soke ya ken ton do fine no do ma ogon mi kenkle nu e mesi le do ponpon mi we yo mi ma hon bi so yin pe o me ko ton wa ile me de me tin le no o pastor gege tin bo do pon nu me dali ene le ji sin e te tu e mi se do adi se o me o e na ton pa mi o me dagbe mi ton o me ma fe dro pe to yin mi ton o me li ton mi ton li don mi ton li don no ku wa me chele mi li don e no ku wa fi te kono yi e je we ton nu o ina idokwe ebo wadagwe ebo wadagwe ewa dagbe kaka loba na do mi chirele egbe o medalewe meda che ko dupe ton wayi
1: ah choice anniversary enu komi ton le a
0: ewa o ko du wayi meda che ko wayi lo egbe wa iya we ton sin mi ra da din gba do din gba egbe nu mi ro fi re da din gba ko yo ba mi ra do mi do da din gba nu mi de ya adu din gba me si ko do nu mi ya ho sagbe wa yo ada din gba nu gide ada din wa do we o gide do na we adi nugbo e nugbo yan lo fi bi ko bi nu me do wa aka do do fi ran wa kun kan ton me o ana do nu me do wele nu si do nu we a do ndo nu anu lele na wa we do ntun we amo diyan mo fo mo do diyan a ke ha si gona do egbe ton mi an so lo fi ne do me yin me lo bo dapa bo tun do mi chirele teni gbe we god o sun me o emi do nu yan e lobo na ma do mede letiyan no yan etan e so bo se do nuklo tata ji na no ton gbe ni choboku bo do nu yan ma we no ma e no ma we do ma cha pote ya ma wo na tun ko na mtu no me keke tiyan nu yan do mi si bo mi se wula we nu emi de tiyan nu yan keke do na cha pangba bokara gbangba chawe bo mi ro kuto e mo ma o mi ro kuto e chawe chawe amo mi to mi le tata ti china
1: na ruko ru to gbe nu na ruko nu
0: I gbe nu e
1: to gbe nu aduko nu enu le bi
0: e I gbe nu e
1: hun le laji henu han
0: e ro to ji
1: to gbe nu ye bi to gbe nu osakari aligbonu to gbe nu dapo chigan ndogbenu o princess ki kimida ero ko du anniversaire o aya mo egbedi on meda lesin koyo won ere so nu kimida davito mi do joyeux anniversaire ni mi do joyeux anniversaire ni bodo joyeux anniversaire nu me ko imida bo kuro kuro egbele bi o mi to gbenu ye bo somo bo idogbenu toro mi tole lo tajio me mo ti radio to pa si kan bo nu eti azo n ro fi ro to nu e ka ba ehon n re bo se pan won mi to gbe nu ye do e do ki a le information a le pouvoir e do me nu pon me do mi de ro fi o le di bo mi no pon me te we te gbe o e do me tun won cho no gbo yo inu fe wu e do me tun won ho ho ran we do bo n to kunu ye bo do me ma do radio ro we ton le gbe ani ken kan bo ho radio ro radio te la patu an ro si si e bra so bi wa we a ha jo ra patu an ra fo yan we ha jo ra patu an ro ganu klo we bo akana ponu nu e ma se pon ro fide an se ro radio nu radio nu pon me sin o kanta we de nu tutu sin kanta we de hun e na chenu me ro radio ro ho ito me le bo ka ta radio topa Rigby sans antin, bon assez tata Gina. ONG vie féminine. Si, oh, non, promet, hé, à l'heure, il a six ans antin. Tata Gina est ton. On fonde, on nous met radio sans antin, l'otagio, radio topa. Bon assez tata Gina, si, pérou sans antin, n'a rucon.
0: La
1: chaîne, la chaîne, le propos est ton.